मी हिचरत आहे की तोता तळकळा ना ना ना नाही ना म्या कतवा की ना मते कहरी की चो तयार आहे मोय मोय तको तो मोय सयनो ताताय मा को ना कानो हिरा ओ ते ना हप ओ ते नाही वे ए हे कोय कोय हायरा नाही रे नाही ते मा तो ते फिनवा ते ना कायताय एतिकाना मे मिहिया के ते मार ना चिके चिके कि ते मार ना चुता ना उतरा ना की मैं यो की ना ताऊ ना इन हो पका मिने मिने मायरा कि ना काय पकावा कि ना पान ना उकतवा कहते मिहिया के कहते मिहिया के क्या कहता है अकु हो आप पकाता है क्या मार रोही रोही क्या मनो नहीं तेरे क्या कहता है क्या ताता उकतवा नोराइरा तेना कहता है ताता है मा को हर माय कि को नहीं तेना इरा te tai to koe te kai papam o te rā nai. Ara, ko nā whakatai tai e ki ai, ko nā manu kōrero. Ko hau tēnai, he pipi hei hei nui honai, kei muai tō kaitau aroaro i tēnai wā. Ko te reo karana tēnai, o te kura Māori, o hato hoepa, o ahuriri te matawa Māui. He uri whakaike tēnai, no tūhoe, no nāpuhi, nō kahunene, nō reira kia ora tātai. Kia ora tātai roto i nā huatana, te kaipapa e kōrero hiana e tātai. Kā tira e tewe, ko te kaipapa mata o taku kōrero e tēnei rani. E tirohana ki tētahi whakatau aki, e mohi o whānui siana, hure noa te motu. Ara, e kōre e piri, te uku ki te rino, ka pitunia e te rā, ka nahoro. Ki taku mōhio, koe nai kupu, no tētai haka, e mōhio tiāna e nai wio tēnai rohe, ara, ko manu manu taipo. I te roa no te wā, kwa huri e nai kupu, hei whakatau āki. Ko tohu kāka i te tanata, nāna e nai kōrero, i kōrero i te tuatahi. E huama, ni tiro tātai, ki te āho te whakatau āki, e kore e piri, te uku ki te rino, ka pitinia e te rā, ka nahoro. Nō reira e te iwi, ko taku pātai suatahi ki a kaitai, hea ko te uku, ko taku tuarua, hea ko te rino. Te kupu uku, he potona tērā, mo te kupu papatuanuku, ko te ao Māori tērā. Te kupu rino, e tui momo mētara tērā, a kaore ai mōhiu ki tōna pakapapa, he mea hana, te ao Pākehā. E ai ki tāki ni haka o te tai tokerai. He ki te no te kaituhi, e rā kupu, ki te kaha o te Māori, ki te whakapiri atu, ki te whakapā atu, ki nā whakahaere a te Pākehā. Nā tāki ni te ki, i tuhi au hoki e rā kōrero, e whakamahara i a tātai kia kawa, e wareware ki tō tātai taharanatira. Wai hoki, i nā piripono te noho a te eku, me māku, kia kore e nahoro. Kia au nā, kare kau e hua, me nā e nahoro ana mai tātai i tēnei ao hurihuri. Kaore e manako ana ki tērā. Tāpiri atu ki tērā, hako a nā rere kētana, o te uku me te rino, o te ao Māori, me te ao Pākehā, kei te pai tērā. I nā hoki kua piki tētahi o tā wāhi, hei ka ona tianara, mō ao te awa, e kīra, e nari e hara tērā, i te mitina o te ao. E kiana te kōrero, i hala ko te rere kētana, e nari ko te kuaretana te mate. Nā raira, ki te kore tētahi, e aro ki te hā o tētahi atu, tērā peaka tai ki weriweri. Ko tāku kia hōre pui o Amerika, he pai ka putai e rā kōrero. Arā ko te māramatana me te rani mārie. Me te aha e te iwi. Ko tahi noi ho te ronoa mo te kuaretana, mo te tanata e noho ana i te pō. Ko tahi noi ho te huarahi, arā ko te kau anuanu, ko te arunu i ki nā re reketana o tētahi atu. Kia hae,
Ja te pitää tai aivi, ite mea ei kiana te korero. E kore e tipu, te ahuri an noho musu. Ki te kore koe hea iana, ki te whakapā, ki te tahi atuwi. Ka pō noti noti te tipu, pera anō nā tāna takai paipa, ka puto noi ho te hana, e kore e tipu. Ke hara i te mea, e kalana huri tuara tērā, i tau ake ahuria, e he. E nare e tikana, nea roki nā iwi, e noho tata ana kia koe. Aha kua nohe a rātai, aha kua pehe a te ahua, aha kua hea o rātai whakapono. Nō reira e tahi e meana, mā te ahuria e hirai te mahala me te wairo te tanata. Ae hoa mā he mea nui kia whakawhirinaki ka toa tātou ki tō tātou ake ahuria Māori. Kei reira ko nā kōrero, ko nā tohutohu me nā taura matua he arataki a tātai te huarahi tika. Nō ko nā ka marama ke te tiro, te ao whānui. Me he mea kaore te Māori e mōhioana ki nā kōrero motuhake mo tōna ahuria, ka pēhea. Kei piri ki ahuria kē, kei piri ki te rino, te ao Pākei te tuatahi. Kei pōhihi kei runa noa te te mātairana Pākea, kei rarorawa te mātairana Māori. Mōku naina, me mātua mōhio te rino ki tōna rinotana, me mātua mōhio te uku ki tōna ukutana. Hei whakamitinai te iwi, te aki nā kōrero, he pai kā puta, he hua kā kite, me he mea ki te aro tētahi, ki te hao tētahi. Ko te māramatana te pai kā puta, he whakairo, ki te whakaaro te tanata. Ki nā kōrero a tētahi o ki Pākeke, mo tēnā e kaipapa, e kore e piri te uku ki te rino, he miti tā te rino, he kai tā te uku. Ara he iti te pāna o te rino ki te uku. Enari e kaha nā te uku ki te kai te rino, ka tahi taua rino, tā Waikura. Nō reira i te iwi, he karere whakatūpato pea tērā, ki te ao Pākea. Kei te mataku e tahi o rātai, ki te tipu matomato o te ao Māori. Kei te mataku hoki e tahi, te mano tini tini o nā Māori, e pai pai ana i te huarahi o te mātaurana. Kei te mataku hoki e tahi, ki te whakakotahitana o te ao Māori. I ki te tātai te kotahitana o nā iwi, i raro i te kaupapa kotahi, i te tanihana o te ariki nui, o te ātaira ni kāhu i tērā marama. E huama te māku hoki o te uku i tērā wā. Nō reira i te iwi, kua pai taku hau, kua misaku kōreo mo tēnei wā. Ko te tumanako, kia puki te haura, kia puki te māramatana, kia kaitai, kia tātai katoa. Mā te asa, kai te manaaki, e te aki. Nō reira, hurinoa, hurinoa, tēnā kaitai, tēnā kaitai, tēnā tātai katoa, tahuri.